atúpalẹ̀ èdè òyìnbó sẹ́dẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa ilé iṣẹ́ alára àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ilé gọ̀ látago mẹ́fà ìdájí sí àgọ́ méje àárọ̀ ni gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday.

àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè Yorùbá tó múnádóko. Ìlú mọ̀ọ́ká ni wá, tilé toko lọ ti ń gbọ́ wa. Gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa, wàràwàrà ni ó ta.

àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè Yorùbá tó múnádóko. Ìlú mọ̀ọ́ká ni wá, tilé toko lọ ti ń gbọ́ wa. Gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa, wàràwàrà ni ó ta.

Doctor Ǹjẹ́ ti gbọ́ nìkan ni Radio 1103.5 FM àtún ti kalẹ̀ gùdẹ̀ iyùn sórí ètò láàárọ̀ yìí eléyìí ti ṣe ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2026 adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba láwùràbí ọba tó tún ṣọ́ wa tó tún mójú wa rọ́jò ọ̀tún ní láyọ̀ àtàlàáfíà lóòótọ́ ọ̀pọ̀ òjò ń ló ti rọ̀ tílẹ̀ ti fi mu ṣùgbọ́n ó wọ ọlọ́run ọba mi Èdùmàrè ó ka èmi àti yín máwọn àlàyé ọkàn eléyìí tí wọ́n ń ṣẹ̀mí lórílẹ̀ èèpẹ̀ àjẹ́ wípé ká dá gbogbo ògo gbogbo ọlá gbogbo yìí padà fún ọlọ́run ọba mi Èdùmàrè torí pé òun ni ọ̀yẹ̀ fún ẹ káàárọ̀ níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ gbọ́ wa lóòrọ̀ yìí etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò ní di bẹ́ẹ̀ ni ò ní di tẹ́ ìnáwó lé lórí lágbára lọ́wọ́ ọlọ́run ọba àti dé náà nu o ǹjẹ́ ẹ ti gbọ́ leléyìí níkànnì Radio 1103.5 FM àtúpalẹ̀ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa eléyìí tẹ́ ẹ mọ́ láǹfààní láti mọ jẹ̀gbádùn ẹ̀yin ẹ ṣá wa nǹkan fìdílé kẹ́ ẹ fìdílé nǹkan ká ṣe kí ni ká jọ mọ́ jẹ̀gbádùn ẹ̀ bó ti ṣe láǹfààní àti mọ́ lọ ẹ ti mọ̀ wípé ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday báyìí iná lẹ̀ ẹ mọ́ jẹ̀gbádùn ẹ̀ tó sì jẹ́ wípé lọ́kọ̀ọ̀kan ìjèjì iná làá mọ̀ já lulẹ̀ fún yín bí àpò ẹ̀wà bí àpò yèrè ó yá ẹ jẹ́ a mọ̀ gbára kàsìdà ká mọ̀ yànnà náà ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé tọ̀ apá kan náà lẹ́yẹ ẹ̀mí fìfò lálẹ́ yìí láàárọ̀ yìí ó je ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀ a ṣe kíni a gbéra tá a sì gbéra wa débẹ̀ bó ṣe jáde nínú àwọn ìwé ìròyìn lọ́lọ́kojọ̀ kan lóòrọ̀ yìí nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn vangard ìwé ìròyìn daily post ìwé ìròyìn ti daily trust òun náà ṣe kíni ó wà ní ọwọ́ mi ẹ jẹ́ a mọ ohun tí ń bẹ́ẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé àwọn ìròyìn lọ́lọ́kanòjọ̀ kan ó sodo síbẹ̀ láàárọ̀ yìí ká kọ́kọ́ ṣe kíni ká kọ́kọ́ mú eléyìí pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé ìròyìn yàjóyàjó ni tó sì jẹ́ wípé yọ́ọ̀sì wáyé iyùn ní yàjóyàjó ni o ó ti dájú gbangbangbangba wípé àárọ̀ kùtùkùtù òní ti ṣe ọjọ́ kejìlá oṣù kẹfà iyùn June 12 ọjọ́ tó lápẹrẹ nínú ìtàn ìgbésí ayé orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà iyùn Bọ́lá Ahmed Tinubu bàbá ò bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ iyùn láàárọ̀ kùtùkùtù òní ni o wọ́n ní bó bá di aago méje bá ti ń lù lọ́mọ nìkan gó náà ni ààrẹ Tinubu òun ni wọ́n mọ̀ bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ o tó sì jẹ́ wípé ketekete báyìí náà lẹ́ mọ̀ gbọ́ ohun ààrẹ iyùn nìkan ni wá ń bí ẹyẹ sámọ́ gbé kú o ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ bá aago méje bá ti lù náà lẹ́ mọ̀ láǹfààní láti mọ̀ gbọ́ iyùn báhùn àwògede ń gbé ó yá ẹ já tẹ̀ ẹ wájú ká bẹ̀rẹ̀ sí ní mu ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì láti inú ìwé ìròyìn daily post iyùn ní àárọ̀ yìí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà iyùn Bọ́lá Ahmed Tinubu wọ́n ti fi ìpè síta o fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé kíni wípé ká dáàbò bo ètò òṣèlú àwa ara wa ní orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé gbogbo nǹkan ọ̀pakasọ iyùn nírúfẹ́ àkókò eléyìí tá a wà ni o nínú ọ̀rọ̀ eléyìí tí ààrẹ Tinubu tí wọ́n fi ránṣẹ́ iyùn lánàá òde yìí tí wọ́n sopọ̀ mọ́ ọ̀rọ̀ àyájọ́ ọjọ́ òṣèlú àwa ara wa iyùn democracy day lórílẹ̀-èdè wa Nàìjíríà ibẹ̀ ni ààrẹ ti ṣe kíni wọ́n fi ń tari ọ̀rọ̀ yìí sí ti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ láti ọjọ́ kẹrin kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 1999 òun náà ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ìbò ìka tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi gbé àwọn adarí wọn wọlé ní gbogbo àgbọn tó sì jẹ́ wípé láti ìgbà náà rèé kò sí pé ètò òṣèlú àwa ara wa ó ń pakasọ rárá bó ti wù kó mọ pé bóyá ìṣèjọba kan tí ó jẹ́ ti ológun ó là láàrin wọ́n ní àǹfààní ńlá eléyìí tí orílẹ̀-èdè wa Nàìjíríà ti rí lórí ìṣèlú àwa ara wa wọ́n ní kì í ṣe kékeré o tó sì jẹ́ wípé oríire ńlá náà ló jẹ́ fún orílẹ̀-èdè wa Nàìjíríà torí bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ tí oṣù ń gorí oṣù báyìí náà lórílẹ̀-èdè yìí òun ló ń tẹ̀ ẹ́ wájú sí ẹja amú láti apá abẹ́un ká sì tún jàn pọ̀ mọ́ iṣẹ́ eléyìí tí àwọn gómìnà tí wọ́n fi ránṣẹ́ iyùn sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ti iṣẹ́ àyájọ́
ojo oselu awa ara wa iyun lorilede wa Nigeria eleyi to je wipe won so po mo ojo oni ti se June 12 ni o en ti o je gomina ni ipinle Bauchi iyun abala Abdulkadir Muhammad o na ti pe gbogbo omo Nigeria o lati se kini lati gba alaafia laaye ni bi gbogbo ti won ba de oni oti ilu awa ara wa te nwo yi ko le kese jari lorilede wa Nigeria ti o ba si pe afaaye gba isokan ati alaafia iyun laarin ara wa o fi die mule wi pe ba ti se nse ajoyo ayajo ojo oselu awa ara wa ti odun 2026 yi ka gbaruku ti isakoso o are Bola Ahmed Tinubu tori pe opolopo aseyori ohun na ni are ti se o to si je wi pe ki are o le saseyori siwaju si o ye ki a se kini ki agbaruku ti isakoso ohun ki gbogbo nti o ku die ka tu ko le sun wa bo ki gbogbo e ko le mo lo bi o ti to ati bo ti ye ba kan na ni se ku orire jade iyun lati odo gomina ipinle Gombe ba kan na ni lati odo en ti o je alaga egbe oselu All Progressive Congress APC e wo e fe karoyun tan iwe royin Daily Trust ibe ni mo ti mu iroyin ohun jade iyun ni aro yi eyin bo ti se jade lapa ati beun na ni mo mu wa fun yin o e ja te

ìdùnnú ṣubú láyọ̀ lánàá òde yìí torí pé kí ni ajá tó relé ẹkùn tó bọ̀ orí ló kó yọ ọyọ ọmọ dúpẹ́ ni pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé lánàá òde yìí ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà òun ni wọ́n kó àwọn ọmọ nàìjíríà tó jẹ́ wípé iye wọn kò dín ní ọ̀tàlénígba ó lé mẹ́jọ iyùn 268 níye ni wọ́n kó wọn tí gbogbo wọn ti balẹ̀ báyìí sórílẹ̀-èdè wa nàìjíríà o tó sì jẹ́ wípé níṣe ni ọ̀pọ̀lọ ọ̀rọ̀ lóríṣìíríṣìí ló ń tibẹ̀ jẹyọ pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí àti àwọn ọmọ nàìjíríà ọ̀hún òun náà ni wọ́n ti ń bọ́ta tí wọ́n sì ti ń bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n ní wípé ìjọba orílẹ̀-èdè America ti ìjọba orílẹ̀-èdè South Africa oje tí wọ́n ń sọ o. Wọ́n ní àwọn ọmọ Nàìjíríà ń pariwo wípẹ̀ ń gbẹ̀mí wa ní fọnáfọnṣù. Níṣe níjọba orílẹ̀-èdè America ni àwọn bẹ̀rẹ̀ sí ní sọ wípé ìdí tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fi kó tí wọn ò fi wọ́lẹ̀ tí wọn ò fi gbà kí wọ́n tètè wálé. Òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ìwé wọn ò pé wọn níwèé nǹkan báhun. Lọ ní báyìí o àwọn tó jọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo wọn ti sọ̀rọ̀ síta wọn panupọ̀ àwọ̀ wọn sì fìdí ẹ̀ múlẹ̀ wípé tí ìjọba orílẹ̀-èdè America ń sọ wọn ní irọ́ pátápátá ni o tí ò sì sóòótọ́ kankan ìjọba orílẹ̀-èdè South Africa oje wọn ní irọ́ pátápátá ni tí ò sì sí òótọ́ kankan ń bẹ̀ rárá bí ó ti wù kó mọ́ wọn ní ṣe rí látìgbà táwọn ti wà lórílẹ̀-èdè South Africa ló jẹ́ wípé àwọn ti ń fojú winá àwọn ìṣòro kàbí mi wọn ní ṣe rí mi kíwé àwọn ó jẹ́ wípé ó ti lu kòlẹ́ẹ̀kì kọjọ ti lọ lórí ẹ káwọn ọmọ wa gbé ìgbésẹ wípé tọ óyà ẹ bá wa tó ṣe ẹ bá wa ṣe bẹ ẹ bá wa ṣe èyí wọn ní ṣùgbọn ìjọba orílẹ̀-èdè America níṣe ni wọn mọ ṣe kíni ni wọn mọ lọtìkọtìkọ lórí ẹ ló sì jẹ wípé wọn mọ fọwọ́ sí kó òfin mú àwọn wípé ìwé àwọn ò pé wọn ní ẹ wo ilé làbọ̀sí mi ó kó ẹyá wa lé wa ká mọ wá ṣe kíni ká mọ wá jẹ àmàlà ká mọ wá jẹ bá.

ẹni jọba orílẹ̀-èdè South Africa in tó fojú àwọn ní kìí ṣe kékeré nínú àwòrán tí wọ́n fi síta lójú nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ yìí ìṣe ni gbogbo wọn kúnlẹ̀ nígbà wọn gúnlẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì gbọ́wọ́ sókè báyìí tí wọ́n ń pariwo hallelujah olúwa ó ṣe o olúwa ó ṣe o kú wọ́n ti kú akúò iyùn nínú òkè ni wọ́n àbí kẹlẹ́jú àkọ́ṣà nù wá lórílẹ̀-èdè Nàìjíríà ìwé ìròyìn yìí bẹ́ẹ̀ bá fẹ́ kà á síwájú ṣe wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ìròyìn Vanguard ibẹ̀ náà ni mo ṣì wà o pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé ìbéèrè kan eléyìí tó jẹ́ wípé ó takọ́ṣọ́ tí wọ́n taari síta lójú ìwé ìròyìn ọ̀hún náà láàfin ṣe àgbéyẹ̀wò iyùn láàárọ̀ yìí o ìbéèrè tó wà ńbẹ̀ ni wípé ètò òdìbò tó wáyé iyùn ní June 12 ọdún 1993 bá a bá ní kàkà ní méní méjì báyìí ó ti di ọdún mẹ́tàléníọgbọ̀n 33 years ètò ìdìbò tó wáyé ńgbà náà tí wọ́n sọ wípé ètò ìdìbò ọ̀hún náà ló mọ́yán lórí jù tó ṣe dáadáa jùlọ ẹ dákun ǹjẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà ǹjẹ́ a lè ní ètò ìdìbò míì eléyìí tó jẹ́ wípé ó fẹsẹ̀ múlẹ̀ tó sì múnádóko bíi ti ọdún 1993 ńdájọ́ fi ṣàgbéyẹ̀wò ìyún ní àárọ̀ yìí nù nígbà tí a bá dé abala àgbéyẹ̀wò ó dá ẹjá dókè lọ́hùn-ún ká jẹ́ iṣẹ́ méjì mẹ́ta bá a bá ti wá padà dé ká mọ wá tẹ̀ wájú ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì ǹjẹ́ ẹ ti gbọ́ ń tẹ̀ síwájú ẹ kú kalẹ̀ à ń bọ̀ náà.

ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ǹjẹ́ ẹ ti gbọ́ ń tẹ̀ ẹ́ síwájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé ẹ̀ bẹ́ ẹ bá wojú aago yín báyìí ẹ rí pé aago mẹ́fà ó ti kọjá ìṣẹ́jú márùndínlọ́gbọ̀n báyìí bí ti yín ọ̀bá rí bẹ́ẹ̀ ẹ tètè ṣe kínni ẹ̀yìn ilé ìkanná bó ti jẹ́nu ó dáa ẹjẹ́ á máa ṣe kiri ká mọ̀mú lọ́kọ̀ọ̀kan ìjíṣẹ́ ìgbàgbé in tí a ní àgbéyẹ̀wò láàárọ̀ yìí àkọ́kọ́ òun náà ni pé ètò ìdìbò tó wáyé ìyún ní ọdún 1993 ètò ìdìbò ọ̀hún gẹ́gẹ́ bí ó ti ṣe wà ńlẹ̀ ìbéèrè tó wà ńbẹ̀ òun náà ni wípé ṣé orílẹ̀-èdè wa nàìjíríà lè ní irúfẹ́ ètò ìdìbò tó mọ́yán lórí dáadáa bẹ́ẹ̀ bíi tọdún 1993 àkọ́kọ́ nù ẹ̀kejì òun ni wípé láti ọdún 1999 tí ètò òṣèlú àwa ara wa tó ti fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀-èdè yìí a fẹ́ ká ṣe àwọn àgbéyẹ̀wò àwọn kẹ́ ẹ bá wa yànnà náà àwọn ká gbéyẹ̀wò síra wọn ká ṣàgbéyẹ̀wò ẹ̀ síra wọn à ń tẹ̀wájú ni láwọn àgbọn kan àbí bò ẹ dákun ní àgbọn yìí bó bá ṣe rí ni ẹ jẹ́ sọ ẹ mọ̀ jẹ́ abú ẹnu àtẹ lu ẹnikẹ́ni ẹ mọ̀ jẹ́ abú ẹnikẹ́ni bó ti wù ọmọ ẹ jẹ́ fi ojú ìwòye wa hàn ètò ìdìbò tó wáyé lọ́dún 1993 sí orílẹ̀-èdè wa nàìjíríà ṣàtúnlẹ̀ nírú ètò ìdìbò bẹ́ẹ̀ ẹ̀kejì òun ni wípé láti ọdún 1999 tá a ti ń ṣe ètò òṣèlú àwa ara wa lórílẹ̀-èdè wa nàìjíríà kí lojú ìwòye tiyín kí lojú ìwòye yín gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti wípé kí ni àwọn kí làwọn àǹfààní eléyìí tó orílẹ̀-èdè wa nàìjíríà ti rí nínú òṣèlú àwa ara wa ẹ̀yìn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà bákan náà a lè fi ìmọ̀ràn síta fún ìjọba tí ń bẹ lóde eléyìí tó lè ṣe ìrànlọ́wọ́ fún wọn ní gbogbo àgbọn ní o ìjọba ìpínlẹ̀ ìjọba àpapọ̀ ìjọba ìbílẹ̀ eléyìí tó jẹ́ kó lè ṣe ìrànwọ́ fún wọn fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè wa nàìjíríà àti ìpínlẹ̀ wa lóríṣiríṣi ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì tọ̀ ẹ já tẹ̀ wájú gẹ́gẹ́ bí a ti mú un lọ ní ìjẹ́ ti gbọ́ eléyìí ti ṣe àtúpalẹ̀ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa ká bẹ̀rẹ̀ sí ní mú pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé nínú ìwé ìròyìn láàárọ̀ yìí àkàìmọye àwọn iṣẹ́ ẹkú oríire àtàwọn iṣẹ́ ìmọ̀ràn lóríṣiríṣi òun náà ni ó ti jáde sí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti ọ̀dọ̀ àwọn tó jẹ́ tolórí tẹlẹ̀mọ̀ àwọn olórí ìlú lórílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé àwọn tí ó jẹ́ lọ́ba lóyè òun náà ni wọ́n ti ń fiṣẹ́ kú oríire wọn ni wọ́n ti ń fi ṣọwọ́ sí orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé iṣẹ́ kú oríire àkọ́kọ́ eléyìí tó jẹ́ wípé ó wá òun náà ló wá láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ ọba of Lagos kábíyèsí ọba àlàyé ọba rilwan babatunde akinolu pẹ̀lú wọn ṣe gbé òṣùbà káre tí wọ́n sì kí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà kú oríire wípé gbogbo wa pátápátá náà la ní ìfàyàrán lábẹ́ bó ti wù kó rí lábẹ́ bó ti wù jẹ́ wípé àdojúkọ wà pẹ̀lú láti ìgbà tó ti jẹ́ wípé ìṣàkóso ètò òṣèlú àwa ara wa ó ti fẹsẹ̀ múlẹ̀ láti bí ọdún 37 sẹ́yìn wọ́n kí gbogbo ọmọ nàìjíríà pé a tún kú oríire ọba akinolu bákan náà ni wọ́n gbé òṣùbà káre fún ìṣàkóso ààrẹ bọ́lá ahmed tinubu gbogbo akitiyan eléyìí tí ààrẹ ń sà láti rí dájú wípé ètò òṣèlú àwa ara wa ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa pẹ̀lú bó ti ṣe já wípé ìdàgbàsókè àti ìlọsíwájú ó ti bá ẹ̀ka ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà tó sì jẹ́ wípé àkàìmọye àwọn nǹkan amáyédẹrùn lóríṣiríṣi òun náà ni ó ti ṣe kí ló ti sùn wá bọ̀ iyùn lásìkò ìṣàkóso ààrẹ bọ́lá ahmed tinubu kábíyèsí ọba akinolu rilwan
wọ́n fi díẹ̀ múlẹ̀ wípé nílò àkókò tí à ń kojú ìṣòro ètò ààbò yìí lẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó sì jẹ́ wípé àti olórí àti ẹlẹ̀mù pátápátá òun náà ló jẹ́ wípé gbogbo wa náà ńlá lè sun àsùndọ́kàn lákòókò tá a wà yìí wọ́n wá fi díẹ̀ múlẹ̀ wípé ṣe rí ọ̀rọ̀ ètò ààbò ọ̀hún ẹ jẹ́ àfọkànbalẹ̀ torí pé kí ni Bélédùà ṣe ń bá wa ṣe tó jẹ́ wípé à ń yọsẹ̀ lọ́kọ̀ọ̀kan kó nígbà téèyàn ń yọsẹ̀ lẹ́kù òun náà ni à ń ṣe wọ́n ní Bélédùà ṣe bá wa ṣe ti ọrọ̀ ajé tó fìdí múlẹ̀ òun náà ni Elédùà ni ó tún bá wa ṣe ti ọ̀rọ̀ ètò ààbò torí ó dá wọn lójú gbangba gbangba wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ò sùn wọn owó láti rí dájú wípé ètò ààbò ó fìdí múlẹ̀ ó sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ọba Ríluwà Nákíolú wọ́n wá fìdí ẹ̀ múlẹ̀ fún gbogbo ọmọ Nàìjíríà wípé kí gbogbo wa pátápátá bá ṣe ń fọkàn balẹ̀ náà bá ń fàdúrà ran ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ wọ́n níṣẹ́ rí ètò ààbò tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí iṣẹ́ gbogbo wa ni o kì í ṣe iṣẹ́ nìkan iṣẹ́ ń ta lé dáadáa ààrẹ Bọ́lá Ahmed Tinubu nìkan iṣẹ́ gbogbo wa ni bàbá kẹ́fìn kankan àbí míì ìyún láyìíká wa tá a rí wípé eléèkú díẹ̀ káàtó ó lè máa da omi àlàáfíà ìlú àbí agbègbè wa rú ká tètè fi ọ̀rọ̀ náà ká mọ̀ fi tó àwọn tó jẹ́ òṣìṣẹ́ aláàbò ká mọ̀ fi tó wọn létí nítorí ìdí èyí wọ́n níṣẹ́ rí iṣẹ́ gbogbo wa pátápátá náà ni ìfìdímúlẹ̀ ọ̀rọ̀ ètò ààbò yìí o nítorí náà ká ṣiṣẹ́ ká sì fọwọ́sowọ́pọ̀ ká rí dájú wípé ètò ààbò orílẹ̀-èdè yìí ó fìdímúlẹ̀ tó sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa iyùn tó jẹ́ iṣẹ́ kú oríire láti ọ̀dọ̀ ọba Ríluwàn Akíolú ọba of Lagos. Nínú iṣẹ́ kú oríire míì eléyìí tó wá láti ọ̀dọ̀ àwọn ọba alayé ìpínlẹ̀ Èkó wa tá a wà yìí kábíyèsí ọba oníṣàṣá ti ìlú ṣàṣá ọba Nasiruddin Babatunde Ògúnlómi àwọn náà kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé a kú oríire o a kú ti àyájọ́ ọjọ́ ètò òṣèlú àwa ara wa eléyìí tó tún kò bá wa iyùn lórílẹ̀ èpè bákan náà òun ni wọ́n tún fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn gbósùbà káre fún gbogbo ọmọ Nàìjíríà o torí pa a ṣe nínú sùúrù àti ìfàyàrán eléyìí tó pọ̀ òun náà la fi ṣohun gbogbo wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé láti June 12 ọdún 1993 àwọn ẹ̀kọ́ lóríṣiríṣi eléyìí tó jẹ́ pé ó pọ̀ gbáà òun náà la rí kọ́ léyìí tó sì jẹ́ wípé òun náà làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun là ń gùn lé tí sì ń ṣe àǹfààní púpọ̀ púpọ̀ fún wa ọba Nasiruddin Ògúnlómi bákan náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ó dá wọn lójú gbangba gbangba wípé ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ti ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ ìṣàkóso gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú wọ́n ní ó dá wọn lójú gbangba gbangba wípé ètò òṣèlú àwa ara wa yóò jẹ́ àǹfààní eléyìí tó jẹ́ wípé kò lẹ́gbẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà síwájú sí àti gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó bákan náà ni wọ́n wá gbàdúrà wípé kí Ọlọ́run ọba Elédùmarè kó máa fi ọgbọ́n ìmọ̀ àti òye ó tún máa bọ̀ máa fi fún àwọn tó jẹ́ adarí wa ní gbogbo agbọ̀n ó sì fìdí ẹ̀ múlẹ̀ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí wípé àlàáfíà àti ìṣọ̀kan ó ṣe kókó ó ṣe pàtàkì nítorí ìdí èyí gbogbo ibi tá a bá ti ń dé pátápátá ká mọ fààyè gba àlàáfíà ká sì mọ fààyè gba ìṣọ̀kan torí eléyìí gan ni yóò jẹ́ ìrànwọ́ fún àwọn tí ó jẹ́ alákòóso wa láti lè mọ ṣe kíni kí wọ́n lè kọjú síbi tí wọ́n kọjú sí láti mọ pèsè àwọn nǹkan amáyédẹrùn lóríṣiríṣi eléyìí tí ó ṣe gbogbo wa láǹfààní. Bákan náà òun ni baálẹ̀ Otúmára ẹni tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Lagos mainland
iyo ai chief kende e ka le jaye e yo ba le otumara iyo ni joba ibile Lagos mainland iyo ai chief kende ka ye ka le jaye awon na won ki gbogbo morile ede Nigeria won si gba wa ni moran bi pe ki gbogbo wa patapata ka ni igbagbo ninu isakoso eleyi to wa nta bayi to je isakoso are Bola Ahmed Tinubu ori o da won loju gbangbangbangba wi pe ogo orilede wa Nigeria eleyi to ja wi pe o ti sonu eyin ohun na ni isakoso are Tinubu eleyi to wa nta yi o ni eledua o lo lati da gbogbo ikolo wa pada patapata e wo won gbadua wi pe ki Olorun o ba ijumare o ma da abobo emi ati dukia wa toro da won loju wi pe ijoba won osun won owo lati ri daju wi pe abo wa fun emi ati dukia gbogbo wa patapata e wo awon iroyin ohun na lo je awon ise ku orire lolokun ojokan eleyi ti awon to je oba alaye ipinle Eko wa mi ti won fi ranse iyo si gbogbo omo Nigeria e je ko lapa beun ka te e waju ka ma mu ni okokan ejeje ipinle Bornu eh abi keledu agosha anu wa o won ni akole eleyi ti awon osise eleto olera lorile ide wa Nigeria ti won se na ni wi pe arun cholera won ni o bele ti sin ba won po bayi o ipinle Bornu ni o won ni eyan 25 iyun 35 o na lo ti gbe mimi bayi nipase arun cholera yi na ni o abi keledu akosha anu wa won ni laarin ose kan pere o na ni won ti sape won ti sakole 1000 eyan ati ojile ni 1600 iyun 3646 o ni won ti sakole re bipe awon ti arun cholera o tun ti rolu laarin ose kan pere ni o o si je wipe awon 5 o le ni 35 o ni won ti ba isele na lo abi keledu akosha anu wa nje ti gbo o nte waju nikan ni radio 1 103.5 fm.

àjọ kan lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àjọ Nigerian Supreme Council of Islamic Affairs, NSCIA. Wọ́n ti rọ gbogbo ọmọ Nàìjíríà. Pèsè ẹ̀rí tí wàhálà bá ń ṣẹlẹ̀ láwọn agbègbè kan. Ẹjẹ́ á máa lọ̀pọ̀ mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yà tàbí ọ̀rọ̀ ẹ̀sìn. Wọ́n ní ṣe ẹ̀rí tí wàhálà bá ń ṣẹlẹ̀ iyùn láwọn agbègbè kan lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé bóyá àwọn ẹ̀sìn ò kọ kú kan, wọ́n ń da agbègbè kan láàmú. Ẹ̀yin ẹ mọ̀ jẹ́ á máa sọ ká máa lọ̀pọ̀ mọ́ ọ̀rọ̀ òṣèlú tàbí ká máa lọ̀pọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tàbí ọ̀rọ̀ ẹ̀yà. Nínú àtẹ̀jáde eléyìí tó fi síta láti fi sàmì ayẹyẹ àyájọ ọjọ́ òṣèlú àwa ara wa iyùn democracy day lórílẹ̀-èdè wa Nàìjíríà, àjọ ọ̀hún òun náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀rí bá a bá ń lọ àwọn nǹkan tí ò ṣe bá ń lọ ọ̀pọ̀ mọ́ṣèlú, ó ṣeéṣe kó máa fẹ́ ṣokùnfà àwọn wàhálà kan iyùn láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Eléyìí tó kù díẹ̀ káàtó àtẹ̀jáde eléyìí tí wọ́n fi síta láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ agbẹnusọ iyùn fún ẹgbẹ́ náà, iyùn Abbas Jimo. Ó fìdí ẹ̀ múlẹ̀ tó sì buwọ́ lù ú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n máa ń fi díẹ̀ sọ wípé tí wọ́n pera wọn ní ẹlẹ́sìn Islam.

àwọn tó wá fi ìmọ̀ràn síta fún àwọn tó jẹ́ òṣìṣẹ́ aláàbò pàápàá jùlọ lẹ́nu lóró orílẹ̀-èdè wa Nàìjíríà wípé kí wọ́n gbìyànjú láti so okun ètò àbòlé láwọn ẹnu bodè lórílẹ̀-èdè yìí torí wípé kí ni bí ogun bá lọ ń gbẹ̀yìn kùlé wọlé sí wa lára kí wọ́n mọ̀mọ́ wá gbèrú wa látẹ̀yìn pẹ̀lú wọn ṣe ń ṣe yìí ó ní bí wọ́n bá lè sokun ètò àbòlé lẹ́nu lóró eléyìí yóò mú kí gbogbo nǹkan kọ́ mọ lọ nímẹ̀lọmẹ̀ ó ní láti ẹnu lóró gan ló ti yẹ kí gbogbo ẹ̀ kí ó ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe kíni kí ààbò kí ó ti bẹ̀rẹ̀ kí wọ́n ti bẹ̀rẹ̀ kíni sí ní máa sokun bẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì

Atumele yi lagbo oselu ni awon ti o je alaga egbe oselu Progressive Congress APC gbogbo ijoba ipinle gbogbo eleyi to wa ni orilede wa Nigeria to fi mo ilu Abuja o na ni won ti gba gbogbo awon orilede Nigeria ni moran bi pe se wo se ri oku ojo meji din ni ogbon 28 days bayi o na ni oku bayi ti pinpin ti of de ba gbigba card idibo alalope wa nitori idi eyi won fi ipe si ta fun gbogbo omo Nigeria ati gbogbo awon ti o je omo ege oselu APC wi pe e lo mo gba card idibo yin tori eto wa ni lati dibo lati yan eni to wu wa sipo gege bi ojulowo omo orilede Nigeria bakan eja mele yi lagbo oselu ni o eni to ti fi igba kan ri je igba keje are orilede yi o tun je oludije dupo are labi ase egbe oselu African Democratic Congress ADC iyun Atiku Abubakar o ti pe gbogbo omo Nigeria wi pe ka lo ti ayajo ojo eto oselu awa ara wa yi June 12 yi ta n sajoyo re loni kalo lati fi ri daju wipe eto odibo wa o je eyi to je wipe a o di ni tokan tokan lati ri daju wipe a fi yan eni to wu wa sipo pelu bi eto odibo se nbo lona to n kale kun gbagan fun ti odun 2027 bakan na eni kan to ti fi igba kan ri je omo ilegbimo asoju sofin iyun ni lati ipinle Kano Haji Azumi Bebeji o ti fi aidunu re han pelu bo ti se fidi amule wi pe awon okunrin ninu oselu orilede yi awon ni won se kiriri won dogbon ti mo je ki awon obirin ki mo rowo mu ninu oselu orilede wa Nigeria egbo se be ni won ni obirin awon se pataki pupo ninu oselu orilede wa Nigeria ti ni gbogbo agbon won ni obirin na ni gbelero obirin na lo si le gbe ilu ro tori ba ba nsoro pe eyan sakoso idile eyin a gbodo yowo obirin ku nitori idi eyi o bu enu atelu awon to je okunrin ninu oselu wi pe awon ni won o je kawon obirin ki won rowo ninu oselu orilede wa Nigeria iṣẹ́ epo rire náà wá láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó ìyún gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olu pẹ̀bí wọ́n ṣe gbósùbà káre fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé tọ̀ akú ìfàyàrán ó sì dá wọn lójú gbangba gbangba wípé ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu eléyìí ti ń bẹ lóde yóò ṣàǹfààní fún gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ju bóyá a ti ṣe ń jàǹfààní ẹ̀ lọ láti gbé àtẹ̀yìn wá nítorí ìdí èyí wọ́n kí gbogbo ọmọ Nàìjíríà wípé a kú ọdún a kú ìyèdún ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nínú ìwé ìròyìn ti Daily Trust eléyìí tó jáde láàárọ̀ yìí ẹ já wo àwọn ìròyìn míì ká ṣe jájàjá láàrin bí ìṣẹ́jú bíi mẹ́ta tó ṣẹ́kù tí a fi láǹfààní àti bọ́sí abala àgbéyẹ̀wò láàárọ̀ ìmúbọ̀

0: de so ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti fi ìpè síta o fún àwọn gómìnà gbogbo iyùn lórílẹ̀-èdè wa Nàìjíríà wípé kí wọn ó dẹ́kun àti mọ́ jókòó jọdúnàdúrà jọ ní àjọ sọyépọ̀ pẹ̀lú àwọn tí ó jẹ́ kàràǹbà ní àwọn jàǹkórígbò àwọn agbésùnmọ̀mí àwọn agbébọn nípínlẹ̀ Èkó wa wọn wọn ni wípé bí wọn bá tẹ̀síwájú láti mọ ṣe gbogbo eléyìí ó ṣeéṣe kí ètò ààbò àti táǹpẹ̀ ní àlàáfíà láwùjọ ó túbọ̀ mọ́ rẹ̀ yìí sí ìgbà tí èèyàn ń fi àyè gba ìgbà tá a tún ń fàyè gba wàhálà tá a tún nígbà tá a ń gbóṣùbà káre fún wọn tá a tún nígbà tí èèyàn ń so nígbọ̀wọ́ fún ìwà ọ̀daràn láwùjọ òun náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀. Wípé kí àwọn tó jẹ́ òṣìṣẹ́ aláàbò àti àwọn tó wà lágbọn ni àgbéyẹ̀wò àwọn tó ń fọwọ́ sípò òfin mú ni ìyún lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ gbogbo inú àjọ ọ̀hún tí wọ́n pè ní National Cyber Security Coordination Center. Wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ gbé ìgbésẹ̀ kí wọ́n sì mọ fi ọwọ́ sípò òfin mú àwọn tí wọ́n bá ń gbé ìwà ìgbésùnmọ̀mí tí wọ́n bá ń gbé lárugẹ lójú òpó ìkànnì ni abánidọ́rẹ̀ẹ́ gbogbo pàápàá jùlọ lójú òpó TikTok. Wọ́n ní ọ̀pọ̀ ti sọ ojú òpó ọ̀hún wọ́n ti sọ di ibùdó eléyìí tó jẹ́ wípé wọ́n lò láti mọ ṣe kóríyá ìyún fún ìwà ìgbésùnmọ̀mí. Nítorí ìdí èyí wọ́n ní kí àwọn tó wà lágbọn níbẹ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá gbogbo kí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ ṣe kíni wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ gbé ìgbésẹ̀ ìyún láti mọ fọwọ́ sípò òfin mú wọn ìyún láti ojú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ pàápàá jùlọ tó jẹ́ ti TikTok. Tọ́ nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí kájú eléyìí mọ́ ìró ti fẹ́ kàn yín báyìí. Àwọn tó jẹ́ agbésùnmọ̀mí bá rún ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n ní wípé wọ́n ti fún wọn wọ́n ti fi òkúta báyìí wọ́n ti fi wọn ẹ̀wọ̀n fún wọn. Ọdún 25 years òun náà ni wọ́n ní kí wọn ó lọ lò ìyún lọ́gbà àtúnṣe. Ó dá ẹjẹ́ ṣe ojú òpó báyìí ó ti kàn yín báyìí ni o. Jẹ́ ìgbàgbé tá à ń gbé yẹ̀wò àkọ́kọ́ ni wípé ètò òdìbò tó wáyé ní 1993 ìjẹ́rú ètò òdìbò bẹ́ẹ̀ ò tún lè wáyé mọ́ ìyún lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kejì tó sì ṣe pàtàkì òun náà ni pé láti ọdún 1999 tí ìṣàkóso òṣèlú àwa ara wa tó ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa ìyún ní orílẹ̀-èdè yìí kí ni àwọn tí ẹ̀yìn rí gẹ́gẹ́ bí àwọn àǹfààní ìlọsíwájú eléyìí tó ti dé bá orílẹ̀-èdè wa Nàìjíríà. Agbọ̀n wo ló kù sí kí ni ìmọ̀ràn yín fún ìjọba ní gbogbo agbọ̀n níjọba ìpínlẹ̀ ni o ìjọba ìbílẹ̀ ni o àti ìjọba àpapọ̀. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà. Yes sà, ẹ káàbọ̀ sà.
1: Ẹgbẹ̀rún
0: pé bí a
1: ṣe Nàìjíríà. Láwọn tó bẹ jẹ́ kí Nàìjíríà sọ́kò jágbà, láàánú ọ̀sẹ̀ tí ó jẹ́ ẹ̀. Wẹ́n bàbá yìí.

0704 700 3341 0704 700 3341
àwọn amójú ẹ̀rọ wa gbogbo ẹni gbogbo agbọn adúpẹ́ lọ́wọ́ tìyín náà lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi Èdùmarè àṣeyẹ náà lálákànṣepọ̀ àṣeyọrí náà la mọ̀ ṣe àwọn lọ́gàálọ́gà wa ní gbogbo ẹ̀ka pátápátá adúpẹ́ lọ́wọ́ yín o bákan náà la dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà nìkan ni wá ń bí ìdíwọ̀ ọ̀gá àgbà wa ọ̀gbẹ́ni Abiola Peters Mr. Perspective adúpẹ́ lọ́wọ́ lórúkọ àwọn èèyàn wọ̀nyí náà la mọ dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ ihun lórí ètò ìjẹ́ ti gbọ́ ní àárọ̀ yìí ẹ mọ́ gbàgbé bọ́ bá dọ̀la àwọn akẹgbẹ́ wa wọn gbé yín débẹ̀ ihun léde ti àdàmọ̀dì gẹ̀ẹ́sì ihun pidgin english ihun léjì lórí ìjẹ́ ti gbọ́ ni yunadan yìí ẹ náà lẹ́gbọ̀ ihun lọ́la ti ṣe sátidé ni ṣùgbọ́n ọjọ́ ajé monday nẹ́ẹ̀tù pàdé àwọn akẹgbẹ́ wa lórí ìjẹ́ ti gbọ́ ihun léde yorùbá pọ́nbélé kémi ó mọ fèjì ṣe lọ ihun láàárọ̀ ẹ mọ́ gbàgbé ẹ mọ́ gbé kó ńbẹ aago méje bó bá ti lù lọ́mọ ní kango a lọ darapọ̀ mọ́ olúléeṣẹ́ wa lábújá níbi láti láǹfààní láti gbọ́ ohun ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ihun ààrẹ bọ́lá ahmed tinubu pẹ̀lú wọn ṣe fẹ́ bá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ ẹ ṣeun o ẹ ṣeun bí ẹ ti ṣe ń tẹ́tí gbọ́ wa àdúrà mọ́ mi ọmọ balógun ló kọ́ mi ire o.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́run ọba àmì dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là àṣàtọ̀, tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bàdé bí ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisin, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Iléeṣẹ́ tọ́lọ́run ọba àmì dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba àmì rán. Àwọn lọ́lọ́run ọba àmì rán torí wípé ọlọ́run ọba àmì fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi òde, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Òṣùlá ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́wọ̀n bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wo clear.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣùlá léwu àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹ́lẹ̀ sì gbọ́ ọ̀hún. Ẹ pe bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn ń bisẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091 57 58 90 16 091 57 58 90 16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070 38 61 51 68 070 38 61 51 68 Kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́run ọba àmì gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin yìí, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bíi kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó, orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá wọn bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́run ọba àmì ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba àmì padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sú yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tẹ́ ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ mọ dàbíi pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́run ọba àmì fi rán. e ti idodo eni to moju le jare ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala aridaju le yi je o bo si jenu e je nde ka polowo oja na mo nbo o eku ka
3: awon agbabo won so pe igi gogoro magun mi loju atokiri lati nlo amojuto irinrun eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ko wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyi keyi apere aise dede nipa iriran re tete dide buya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wari be ma bo lodo osula habal otito inu ati iberu olorun ni won fi sise ti won ko rujura
0: e ka bo pada fayin te ri number osula habal mo number won re o 070 3861 5168 070 3861 5168 tabike pe won sori 091 57 589016 091 57 589016 number tell pe baba sinu iwo ti ri bi oye tabi o ti rukurukuru ojunlewo on ta bye bye abi eru oruko to wu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete jide nle e ma bo ni le ise osula aba ai solution baba gangan nbe pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu gbo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonaun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba onu loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona ewo mo nbo na eje ka fese rajo die eku kale

0: ẹ káàbọ̀ padà. Ẹ wá gbọ́ o, àwa ọmọ, gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo, tó ń pariwo fún wa, àwọn ò mọ̀ ríran dáadáa, àwọn ò mọ̀ ríran dáadáa, ṣe lójú ń pọ́n tó ń wa mi pòròpòrò. Ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ wọn oṣù yín, ẹ mú wọn wá sí iléeṣẹ́ Òṣùlá Abà. Ẹ̀yin náà ò ní fa ìsan ló gbà, ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tí ì débi tí Ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé. Bí ìgbà tí ò gbìyànjú ni, iléeṣẹ́ Òṣùlá Abà Eye Solution, ibẹ̀ ní kẹ́ ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, Ọlọ́run ọba àmì ó dé gbìyànjú yẹn ládé. Wọ́n ó fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé. Kéèyàn ó fẹ́ jẹun, kórìnà rin tó fẹ́ jẹ, àbí kálejò ó wọlé, ká tètè mẹni tó wọlé. Ọlọ́run mọ̀ sí wa lájá wọlé kàbí, táwọn wa sọ pé kàbírù káàbọ̀, tí kàbírù ó wọlé táwa méwúrẹ́ ewúrẹ́ jáde. Àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láì sùn. Tójú ò bá fọ́, ẹsẹ̀ ò ní sìnà, àìṣe déédé ojú ló ń mú èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣe déédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele. Ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu, lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú Òṣùlá Abà Eye Solution. Òpó Ọlọ́run ọba mi làwọn dìbú o, òpó Ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì rèé, àwọn ò kì ń farapamọ́ jẹ̀yàn níyà, lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní ṣéhù nínú alágbò nílẹ̀ yìí, gáúsù sànmọ́nì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú. Wọ́n tó bẹ́ẹ̀, wọ́n tún jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ Òṣùlá Abà Eye Solution kò tí ì dé ṣé tí gbọ́ ti yín ni? Àbẹ́ ẹ̀ mọ̀ gbọ́ tantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri. Ipò àìrìnà kàwé tẹ wà yìí, àìrìnà ka Báíbù, ẹ lè ka Kùránì, kòtù lẹ̀yìn ń wò, ojú yín ó wá ń jọ gegele. Ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde. Só tipẹ́ ló ti yín lẹ ti wà lẹ́nu ẹ̀. Àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ dákun, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nọ́mbà yìí. Ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o. Àwọn Ọlọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú. Ó yá ẹ mú báírò kẹ́ẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí: 091-57-58-90-16 091-57-58-90-16 tàbí kẹ̀pẹ̀ 070-38-61-5168 070-38-61-5168 nọ́mbà Bàbá Òṣùlá nù. Bàbá Òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé, táwọn ń bẹ lókè ìpẹ̀, kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà. Ìmọ̀ fìgò sójú kàwé, ìmọ̀ fìgò sójú ka Báíbù, kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú. Ẹ wò ó, ohun tó ń yọni lẹ́nu nínú ojú la àbá mójútó. Ká fìgò sílẹ̀, ẹ wò ó, ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹ kú kalẹ̀.
1: lati atin pariwo lojo to ti pepe won bo won bo
2: won ti je o
1: baba gangan le ma ba ti o ma da gogo eniyan lohun isoro eyi ke yi tin koju iriran eda
2: yala o ti pe tabo se se bere
1: ati nawo nawo o ti su yi e ti fe gba kamu
2: o ma ni gba kamu aburu
1: chronic infection lo njo wa lenu to ti wa de konerun
2: to si akoba foju wa
1: bi ati sayewo
2: won ni apoju suga ni o je ko tu wo clear
1: ona meteta ti soro du le gba wa
2: ni baba osula le wi atebo fun to fi le koju e
1: toro lenu baba osula gangan tori enu olofa lati gba mo ta o
3: to nje mo tun ki gbogbo eti to lanfani ati gbo wa pe aku dede akoko yi akanse eto ni latodo baba wa olawale osu olale ti gbogbo aye mo si osula haba eh baba ki won le mo pe eyin gangan le wa legbe mi e daruko yin fun amo Nigeria
4: e ku dede asiko yi o ni bi gbogbo te ba tin gbo wa oruko temi ni olawale osu olale alase ilese osula haba
3: baba e je nbere bayi ki gan lawon apere te eyan le ri ti o fi mo pe o ye ko won moju to oju ti fin riran lagu ara
4: ese atokun ti eyan ba tin ri bi oye te eyan ri kurukuru ta nwo koto to njo gegele ta den tin bo lookan ta doju won momo gbogbo igba le mo wa mi loju poroporo gbogbo igba loju elomi ma nse pin bi funfun le elomi ma nri o ye ka tete ma ki sara pe ipenija kan tin sele si riran wa niyan
3: se mo wi pe be eyan ba fe lowo oju ni o fi rin ajo ti o fi dolowo laye be eyan ba lowo ti o fe ko lo le oju ni o fi ma toju owo to ni o tun mo se pe oju la ba kokko moju to lagu ara baba ogbon wo le nda si bo le se nse to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju lagu ara nipa iriran ona wo le ngba ogbon wo le nda si
4: ese atokun oro wa da be npe nkan ti olohun ba ti yonu si te en ba tun wa fi dara se lo ma nda bi dan o se ri agbekale ile ise wa yi agbekale lori ododo lori cafe we ati gbose itoju isoro tin koju iriran eda yi baba olohun fi fun wa tenu ko o tete bo lu ko o
3: kin to gba yin lalejo lori eto yi emi fura mi ti se wadi daada baba be ba fe foju kan yin bo won se le ri yin
5: nbi gbogbo te ba tin bo e bo le ni agric bus stop ni ilu ikorodu leko e so pe n lo si asolo bus stop ile epo to dojuko asolo bus stop yen street ti nbe legbe re odo arawa street number 30 e bere osula aba nbe eyin ti 4 te ba ti de 4 e bo le ni first park bus stop e bere taku ti jesu street ile baba agboro e ti ri bana wa nbe eyin ti sagam e lo si ilaye roundabout e wo aki won yen e bere osula haba ni waju CAC church to wa nbe
3: elomi itiju ni ojo jade itiju pe se aduru mi san gbodo gbo pe mo nwa ogun oju kaaki abi mi oriran daada baba imran wo le ni furu awon eyan be
4: imran mi fun iru eyan be yen ni pe won ni ami mara ki npe loruko aisan je tu mi sita ki nfi on sile o loruko re keji nti ba nse eyan te nba fi mara o nto won o fe ko fohun sile niyan e tete be se ngbo e mo fi gbalado la e mo bo lori ise iwosa ibile olodun lo fi ran wa o
3: baba ki la won asiri ti baba yi lo tori pe kin to mo yin ni mo tin gburo yin osula aba papa julo lori toro olojude yi nipa pe keyan oriran kedere tabi to ba je bi eni pe iriran eyan o ja gerege ko kilea boye lo mi en to ba sumo ko ni ri afi tan ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na lo ko
4: ese atokun se ri ise itoju oju ni lana ti bile ati awon aisan mi to nfa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi ya je wa nigba na
3: ba kan ran yin se
4: se wa ri igba ti a wa bere si nse ise yi ta wa ba dara kekere a wa dabi dan nigba ila to wa mo yi pe ase o da keyin o farabale a to da keyin o joko tagba
3: baba e je nbere bayi tori opolopo na fe bere lowo yin pe igba gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni pé n téèyàn bá fẹ́ lò sójú ó láti kàn sínú ojú ṣùgbọ́n nígbà mo délé iṣẹ́ yín mo rí pé gbogbo ohun tẹ́ ẹ ṣe kalẹ̀ fún ìtọ́jú ojú yìí kò sí tí wọ́n ń kan sójú ń bẹ̀ mímu àti lílò ni.
4: ẹ ṣeun te ba re lomi to ba pe wa baba awon ti lo tawon bi kan o se se pe tawon ba dodo yin won ka kini sa won loju ni awa la o ma wa so fun e pe e lo fokan bale ni le se ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju enu bayi le ti gba lo e si ma wa fili e loju gbogbo awon egbogi ta fin se itoju oju ati awon isan to le fa saba bi e ni le se wa lilo ni senu
3: ke se pe won kan soju asiri kan niyan o baba o tumo si pe o to loro tawon oni waadi ti won se pe opolopo tin daayan laamu ninu oju ati inu lohun lopolopo tin wa jije mimu elomi o wa lara n to sokun fa tin daamu re loju baba wa ni seju kan to ku yi awon eyan lorisirisi lo wa be to je pe ti won ba eti ti gbo oju won le kawe arabirin kan to wa sodo yin to je pe olohun tin lo igbo lati bi odun bi mefa ṣugbọn ṣe tohun wa tohun lo awon egbogi ohun jugo le fashion ene eti won fi nsi oge nikan ni lo bayi
4: baba teri abala bi te deun mo to fe si awon eyan wa ni la ka yi nile teri eyan ti oju ba nyo lenu tan sure lo re gbagbo oda bi en pe eyan gbiyanju ati fun wahala si waju ni o tori te ba lo ba won te complain pe nkan kan sele ninu oju yin won fun yin ngo kan
3: won fun yin ngo
4: te ba tun pada lo won tun mu go yen won tun change e fun yin
3: okay won ma parogo
4: be ni atokun se wa ri gba ti oju ba wa ko se ti ori na marara ko wa si jupiter igo kin mo wi atokun
3: pe bogo yen se le lagbara
4: to le wa
3: mo fi soju
4: to le mu imole wa ti oju ti ori nkan kan mo
5: se ti en to lo n lo si lo oyinbo lo se itoju oju nbe to pada de nigeria wa nbi odidi odun wa gba ko lo fi ri kurukuru to si wa si ile ise wa ti o loju ewe ati gbo lọlọdọ wa tọlọrun si se yanu
3: baba eleyi bayi ojo yan loju pe egbogi teyan le papọ mara won ti o se lo mo toju oju lai se pe yan kan soju iyalenu lagba ni oni le yoruba yoruba a n gbiyanju o baba kin to yonda yin ero bani soro ti won le pe yin si 070-07-0-38-31-61-61-50-1-58-60-8 Baba, iru awon aisan wo lo le sokunfa isoro oju ama pe ise abinibi yin ni te jogun ba ajebi ni lodo ti yin iru awon aisan wo lo le ma sokunfa
4: e se atokun emi a ma so wi pe eni to ba mo po ndi mo lati se itoju isoro to nkoju irin re da ti o ba ni imo lori awon aisan kankan to le fa sababi re oluwa re o mo nkankan o
3: baba e ba daruko bi meta nbe a mo pe o po to le ma sokunfa iru awon aisan be
4: e se atokun apoju suga o je akoko elenkeji teyan ba ni chronic infection ri o le se okunfa isoro to nkoju irin eda pari pari re ni ogbologbo akọ na run
3: o tumo si pe meteta yen olori awon okunfa to le fa keyan mo ran daada ni
4: be ni atokun
3: e soro apoju suga lekan ti eyan ba n sagie si apoju suga lagu ara ona wo lo fi le gba pe ohun ti ni apoju suga iru awon ara apere wo ni o mo ri
4: e se atokun ibere te beere lowo mi yi ibere to kenu ni o te ba n gbo iku n bo mo rin omo o tete fura apoju suga lo nje be o koni mu wa o koni momo wa o gbugbu awon to ti mu olorun loju eni ba n tu won le ti eyan ba ni apoju suga a dabi en pe aye n se oluwa re ni ere lomi ko bu mi kan lo mu bi mefa ni o fi seyu

bọ̀dákọ̀ndọ́ gbogbo ìdọ̀tí táwọn èèyàn lò sínú ọpọ̀ ẹ ló tún padà gbá sójú pópó yìí kú iṣẹ́ àmọ́ rántí wípé bójú ò bá dé àgbàrá lè ya ilé ẹ o àbí ò mọ̀ pé pàǹtí yìí máa padà dínà ìjágere omi lójú ìloro omi ni yára wá apẹ̀rẹ̀ ìkódọ̀tí kékeré kan sínú mọ́tò táwọn èrò lè ṣàmúlò ọ̀nkúlú àǹtí onípẹpẹ mess bẹ́ ẹ ṣe ń jẹ dídínlẹ̀ ń mu tútù ó dáa bẹ́ẹ̀ bẹ́ ẹ bá jẹ tẹ́ ẹ mu tán ohun tí ò wá bójú mu ni kẹ́ ẹ ju ike ọ̀rá àti pépà sójú pópó kíá ìwọ ti náwó gbójú fèrèsé ọkọ̀ jù dọ̀tí nù má dánwò mọ́ tójò bá dé àgbàrá ò ní rọ́nà lọ èyí tó tiẹ̀ kọni lóminú jùlọ ni tàwọn tá kólẹ̀ kó dọ̀tí ohun ẹ̀gbin láti ilé wọn wá dà sẹ́bàá ọ̀nà lójú pópó ṣódà bẹ́ẹ̀ wò ó dẹ́kun nítorí pé ohun tí kò bójúmu ni ohun tí ò sun ọ̀dẹ̀ lórúkọ méjì tó ń jẹ́ ju pé kò dáa lọ ṣe ìdọ̀tí lọ́jọ́ káwọn àjọ kólẹ̀ kó dọ̀tí lè bá ẹ kó ojúṣe ìjọba àtàráàlú ní ìmọ́tótó agbègbè àyíká àti àyídà ìtanijí yìí wáyé láti rédíò 101.3.5 FM tó kalẹ̀ kà sí ìlú ìkòyí ní ìpínlẹ̀ èkó

0: hip-hop to another level, y'all bringing it hip-hop into it.
1: Ìjà fara léwu lórí ọmọ rẹ ọkùnrin tàbí obìnrin. Ojú báyìí náà lalákan fi ń ṣọ́rí. Ẹjẹ́ àrí dájú pé a kó àwọn ọmọ wa ní ọ̀nà tí wọ́n lè fi mọ̀ tí ẹnikẹ́ni bá fẹ́ fi tipátipá bá wọn lò. Kí ìwọ òbí náà pàápàá má ràn ọmọ jáde nígbà ilẹ̀ bá ṣú tàbí fi àwọn ọmọ sílẹ̀ nìkan nínú ilé níbi tójú rẹ ò tó. Kẹ máa wá tẹ̀ mọ́ àwọn ọmọ létí wípé kí wọ́n má gbà kí ẹnikẹ́ni yálà ọkùnrin àbí obìnrin ó fi ọwọ́ kan ẹ̀yà ara wọn. Ẹ̀yin òbí ẹ̀ràn ti wípé ohun tá a bá fi sílẹ̀ lẹ́nu ajá ń gbé o. Ẹ jẹ́ aràgà bo àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ẹdìyẹn ti ń ràgà bo ẹyin. Kí a sì jẹ́ olùṣọ́ àwọn ọmọ wa bí ìgbà tí pẹ́pẹ́yẹ ìbá máa ṣọ́mọ rẹ̀ káàkiri òde. Ìfipábánilòpọ̀ lè tún ni dá. Ẹ jẹ́ ká kojú ooru sí láwùjọ wa. Ká sì panupọ̀ sọ wípé ìfipábánilòpọ̀ kò bójú mu láwùjọ àwọn ọmọ nìyà. Ìtanijí yìí wáyé láti ilé-iṣẹ́ Radio 103.5 FM.